0: fẹ́ṣin sílẹ̀ ó ní kọ́ dẹ́ṣe.
1: Àgbámù rere.
0: Ìyá fẹ́ṣin sílẹ̀ ó ní kọ́ dẹ́ṣe.
1: Àgbámù rere.
0: Ródìgbò ẹ̀fọ̀n ródìgbò erin.
1: Àgbámù rere.
0: Àgbàrá òjò ló mú mi sílẹ̀ mú dárú àrùn.
1: Àgbámù rere.
0: Kéréje kéréje kéréje kẹ́.

0: Ìyá fẹ́ ṣe sílẹ̀ ó ní nǹkan ọ̀dẹ ṣe.
1: Àgbámúrere.
0: Ré òdìgbò rẹ̀ fọ̀n ròdì igbó irin.
1: Àgbámúrere.
0: Àgbàrá òjò ló mú mi sílẹ̀ mo dẹrú àhun.
1: Àgbámúrere.
0: Kìrìjì kìrìjì kìrìjì kẹ́ńkẹ́ lúkẹ.
1: Àgbámúrere.
0: Kìrìjì kìrìjì kìrìjì kẹ́.